0: Jesus to se mi lore o se mi dada so pe Jesus mo ma dupe temi mo dupe o ogo ni fun o Jesus oba mi onipekun ewo onipekun ogo o se o Olorun orun eni to da aye atorun ada ope pada fun o ogo ni fun o Jesus inu mi a si dun sese gbogbo igba to ba bo si ojo Saturday bi eleyi kini di tinu mi mo fi dun mo mo ronu weyin ma ronu lo seyin ma wa wo lati jo Monday okan ojo kan ise agbara ti Olorun ti danwo ninu aye awon eyan igba mi nbe ti ma fe waasu ti ipakun mu mi lowo dani pe so le dupe lowo Olorun ko yin ni o le jawon eyan fi ohun dupe abe mo pe ona merin le yan gba te yan fi so pe alakoko o le fenu re dupe to mo fenu so elekeji o le mo fi jo re dupe tinu yo mo dun sese elekeeta o le fi owo re dupe lowo baba mi ologun ajobo elekerin o le lo testimony lati fi dupe so gbogbo igba to ba si gbe ope soke isunkun ile asi ma jade fun o so gbogbo eyan omo Olorun kin to bere si pe ikan ojo kan ope ni ogbon ti mo fe da si kosi bi ngba gbadua fun yin feedback ni testimony mo je ma si tun fi number mi sita fun gbogbo eyin te fe ni testimony majemu ati edidi to ba ijo irin oni pe oluwa so fun mi ninu ise iranse pe tin ba ti bere si sise iyanu ninu aye awon eniyan re so fun won o ki won ma dupe ki won ma so testimony e to ba ko ti o so testimony e to won Olorun se fun oni baje sugbon ko ni ri mi gba eyin omo Olorun mo mo po fe gba si ile ti kun lori sirisi ko jo kan e ri but a ma biyanju ati gbe na ni e kigbe ni baba mo dupe fun gbogbo to nse ninu aye mi ati tawon mo even to ba ti ri yanu dupe ti e ogo ni fun o Jesus Jesus oluwa wa e dide mami e dide daddy eyin wo le mo mo fe ojo ayo o gbagbo pe ninu irin ajo ayan mo re ojo ayo kunu e awon kan ojo ibi ni won mo ri mo so nkan kan jo ni ojo ayo mi poju ojo ibanuje mi ninu irin ajo aye mo gbadun Olorun tori pe mo tete damo boya n loje koju ayo mi o po iwo omode tete da Jesu mo daddy ati mommy e tete gba bayi ko le bere si fun yin ni ojo ayo e dide oni ni Saturday pupo eyan ni mo se nawo lojo Saturday inawo to ri ti won seun gbogbo opolopo idajo ojo ti won da ojo idajo awon nkan to da ti won kojo oni won celebrate e loni enawo eyin te ba gbagbo pe ko lo le yin wa sile lodun iwo to ba gbagbo pe ile anuki isu o se wedding iwo to ba gbagbo pe o si pada se freedom o se graduation gbogbo eyin te ba mo pe won pada bo ya kaasi mimo iwo to gbagbo pe o pada ri owo yen dide wa kaise today is 26 kaise me fasi waju wa wa kigbe Olorun ayo gba ojo ayo mi jade gbe iyo re dani bo se nse yen Olorun ayo bi mo se gbe iyo mi dani gba ojo ayo mi jade in the name of Jesus Christ gbe iyo yen dani ko wa ni Olorun mi mo bebe je ki ojo ayo mi ko de mo ti ba won yo o Olorun okan mi ranti ojo ta o yo fe mi na o egan yi ma po oju de nti mi aye aye wa munu mi dun ki rojo eye ki won ke mi na laye mi u orire mama yi bi ese mefa si waju pada pelu majemu Olorun iwa tomo aye o ki yin ku orire in the name of Jesus Christ. Esa, ni ana, mama bo yo se se mbo mini. Mo ni ki anwen yo gbe yo wan, si tani bitiri yo ti se si. Mo on ka ese bi beli si lo wo o ni ma pariye. Ni ba to ba do la, I yo ati o li kominio, combine. Mo so, kominio kan bete elu ni on di wan, on bo wakba. On di wan bo si ojo o Thursday, ni gbogbo bi e ba ti n gbo mi osu tan adagbere fosu ipo digba o se e wa gbo gbogbo le ti ba nla nfani ati gbo mi iyo yi e tun gbe sita tiri opa moju mojo monday o ni sile o ode bo ba se pe nu lailo na lo wa bo ba se po sese n gbo mi for the first time bu yo die bu sinu awo koto wa gbe to ba ti dale ti ba ti pari nisin gbe pade mi lori facebook awon ti n gbe wa mo ti n ka bibeli si ah oni ye ti mo ti kasi ati wo bi 20 30 something 60 pere won ni kin kasi ma wa so aso tele si e wa lo gbe sita sibi ti o ti se si bi olodun ba fu wa ni agbara ni gbogbo sonal church lola ati ni gbogbo wema ni wema e gbe dani bi ogo se nje ti olodun mo gba olodun gbo pe didun lo so so ma ka nkan yoku si e ba bere si lu aba mu nkan mi se ni osu October una kapahala zedu omeka ayadesha eyin omo olodun iroyin ayore ajade bi o ba yi o ma tutun so eyin are eko e gba woli ode kunle e pafras la lejo lai pe on the one yo wa bo si osan gangan wakati meji pere ni mi o se ru eri o on the one ojo yo bo si ojo Thursday mo nbo engineer e ja mo pe awon oniroyin ayo ta lo gbagbo pe oyin ayo nbo wa bi kan fi dile na mo nbo
1: baba mi e kaaro omo ajo yin lori afefe ni lati ilu Ilori oruko mi ni Olaitan mo dupe lowo Olorun ori oke comfort line mission Olorun yen dara si lemi baba mi emi na leri o odun 2024 ni mo tele yin ni pass egun mi to introduce mi si program yin nigba yen oko mi won si ara di mo se travel ni gbogbo owo to de se ku si mi lowo nigba yen was 12,000 naira ṣùgbọ́n mo kí pé ọlọ́run ọdẹkùn yẹn bá fa ìrànlọ́wọ́ dìde fún mi mo ń ṣe pos mo dẹ̀ ń ta attachment àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀pù ni sọ mi ní wàá bẹ́ẹ̀ báwọn yẹn ṣe wá nìyẹn mo bá ní àwọn fẹ́ fowó báyìí sí mi lọ́wọ́ owó yẹn ni mo wá fi run business ìgbà tó di bíi march 2025 ránṣẹ́ tó wá béèrè owó yẹn ìgbà yẹn mo ti ní àmì tó mo ti ní àmì ṣẹ́kù gbogbo iṣẹ́ tọkọ mi ṣe ní ibi tán travel lọ ní báyẹn náà wọn fún wọn ní owó wọn nítorí pé wọn tí ní work permit dáadáa ní ìgbà yẹn wọn dẹ promise wọn pé tán bá ti gba àwọn máa fún wọn lọ wọn bá gba work permit wọn ní àwọn ti close the account for that year which is 2025 bàbá mi bẹ ṣe ṣe program ní april nìyẹn technical fi ọlọrun bí ọlọrun mo sunkún lọjọ yẹn mo képe ọlọrun fún ìyàlẹnu mi bàbá mi ọlọ́run mọ̀ gbowó ọkọ mi jáde kódà ohun tí mo rò pé wọ́n máa gbà gẹ́gẹ́ bí estimation tàwa gan ó wá ju owó ta a rò pé wọ́n lè san tó owó yẹn gan wọ́n tó wá san times two owó yẹn ò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọdún yẹn ń sọ̀rọ̀ nípa pé ká lọ ralẹ̀ ẹ dẹ̀ ti sọ̀rọ̀ kan rí nígbà yẹn tó yẹ pé ibi tí mo gbé ó jìnnà sí ibi tí mo ti ń tajà wá sọ̀rọ̀ màmá kan ní orí program ní ìgbà yẹn pé advice ni pé kí mo ṣe dọ́gẹ́ bá tún lọ́rọ̀ pé ká lọ ralẹ̀ mo rò pé ibi mo ti fẹ́ rí owó pé ọkọ mi wọn tí stable dada ní ibi tí wọ́n travel lọ pé ká máa fi owó yẹ kí máa fi run business díẹ̀ dẹ̀ pé kí ni ẹ ṣáà sọ pé a ní wàá ralẹ̀ wàá dàbúlẹ̀ sówó ó bá di february mana jẹ́ ìtẹ̀ méjì inquiry mi tò sí ibi tí ṣọ́ọ̀pù mi wà mo bá béèrè wọ́n bá sọ iye rẹ̀ fún mi bàbá mi mo rò pé mo ti fẹ́ rí àdúrà owó tó tó báyìí bá calculate owó tó wà lọ́rùn tí mo fi ń ṣiṣẹ́ mo rí pé owó yẹn tó ó máa ṣẹ́kù díẹ̀ tí màá fi ṣe business torí pos tí mo ṣe nífẹ̀ẹ́ kí lose customer bàbá mi mo mọ ralẹ̀ mo bá tún ralẹ̀ tán mo bá tún bọ́ sí ọwọ́ ẹni tí ò tó kó ìwé fún mi tó ní jẹ́ scam mo ṣáà ń sunkún lọ́jọ́ ẹ bá tún sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ ṣe ra ilẹ̀ tí bàbá kan ní ká má jẹ́ kẹ́ ẹ rojọ́ pé torí ẹni ẹjọ́ rò nípa ilẹ̀ tẹ́yìn náírà pé wọn fún yín tó yẹ tí wọ́n fún yín mo kàn ṣáà dúpẹ́ lọ́wọ́ ẹ pé because ní gbogbo ìgbà tí mo bá ti ń la one or two things kọjá tí mo ń ronú tí má ti ṣe platform àti ìfẹ́ni pé ní mo ti bá yín sọ̀rọ̀ yẹn tó wá sọ̀rọ̀ program mi ọjọ́ yẹn bẹ́ẹ̀ tún ṣe sọ̀rọ̀ àkànmí tún balẹ̀ mo bá gbàdúrà bàbá tó ṣe pé ní kò sẹ́ni tí ò mọ̀ kò jìnnà sí ṣọ́ọ̀pù nínú ẹ̀mí náà mọ ènìyàn bọ̀ mi mọ̀ pé owó ènìyàn ni ẹni tó fẹ́ bá mi ra rẹ̀ ti fẹ́ ra ilẹ̀ ìlú ọ̀tún bá náà ti ra ilẹ̀ níbẹ̀ ọlọ́run náà gbowó mi jáde àwọn tó gbọ́ sí gan ni mọ́mí lágbájá ọlọ́run náà nífẹ̀ẹ́ yìí mo bá lọ síbòmí mo bá lọ ra ilẹ̀ ló bá kó owó tí a máa fi ṣe kì í ṣe pé à nílé ìbọ̀wó jìnnà síbi tí mo ti ń tajà bá ní ọlọ́run ọdẹkùnlé ṣàánú fún mi mi ti ẹ̀rù lè fọkàn sí mọ́ mo ṣàwá sí arúgbó ọjọ́ ní february yẹn ìgbà tó di july mi be gbe se kan lati gba yan o se di julo bada ni en se lo bi re ton ta block ba ri pe ah ke mi we ti delete to wa lowo wa a le se ani to ni igba yen baba mi inu ile ye won ni mo wa ti mo se ba yin soro laaro yi bo lohun se se ona ara ona iya nu ni iran lowo sa an dide fun mi ni bi ti mi ti e ni ro pe mo ti le ran lowo olorun ma dide ran lowo mo mo ti pari re baba mi koda Gerard gan la tun lo olorun dara si mi o dara si ile mi dara si se oko mi mo dupe lowo yin o epe mi o ni doku e ba mi ki mama e se mo dupe.

0: Nice! Ṣé gbọ́ nǹkan bí ṣe ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́? Engineer pe mama yin na.
1: Baba mi dupe lowo Olorun, dupe lowo Olorun, mi na mo leri mo dupe lowo Olorun. Nse ni mo ba yin pade lori Facebook lojo na lo ni pre. Bi mo n ko ni o de gba ogodani, emi mo na ba bere si ni jo. Ejo pe ko ni mo ba bere si ni jo. Mo ra so mo ya la ro kutukutu jo ipo. Awon ni wa gan ki lo de mi o sa bere si. Ki lo de mo mi ki lo se ko mo dupe lowo Olorun. Ko ju bi ose kan. Bi mi na se ri anu ni bi won mi lo se won account ni wo ti mi gba de laye o se won account ni mi o wa se gba igba to wa ya bi mo se we lo send e bu sabu mo kan lojo sunday lojo e emi e kan ni bu ti pada bo lati woro be mi e ni bonle bi bonle bi to ya se bonle ni mo wa ran ero to wole ton wole emi na tele won mo se sha mi wa lo se underground ni e be ra joko si won wa paru 7 ojo e mo de wa nu awe na ma ni a won ni won lo jesus ti mo wa be lo won to joko se gbe mi pe jobo lo je be won se announcement wo is the program ni ejo mo se se eni ya so fun pe to di me o sa mura mo di Jesus city bi mo se lo baba mi lati gba ti mo ti wa a mo dupe lowo Olorun mo dupe lowo Olorun pe yin pe yin pe mi o pe ji pe mo ma le sogun logun ni gan je fun mi a je bi na logun ni mo dupe lowo Olorun lati gba ti mo ti wa Olorun se ya ninu aye mi emi na ti to ni sogun den to gba sogun alejo ni ko se to ni wa o mo ka alejo ni ni Ibadan pe to ju ti mo ju ku bi ju keji ti mo de Ibadan iya n bere si ni sele ninu aye mi lati gba ti mo ti wa aye mi jira nkan change fun mi pada ohun de oto mi le mi ibi opa mi emi na bere si ni mo den to gba sogun to ra fisa tuntun gbogbo nkan mi tuntun ni mo dupe lowo Olorun mo dupe lowo Olorun pe yin o eni sugbu lorukọ Jesu ẹ darugbo wo ni o ẹni faragba fa ẹni fọmọ ṣiṣẹ ìránṣẹ ẹni faya ṣiṣẹ ìránṣẹ o ẹni wo ni fẹra yín ṣiṣẹ ìránṣẹ o bá mi mo dúpẹ o bá mi kí mama ẹṣin gan mo dúpẹ mo ráàánú gbà o.
0: Nice tó ọba débì kan mọ ti criticize nkan n tó lọ bẹrí ibi tó lọ lọ tó farabalẹ nbẹ ó ní ìkan ló tó gbọ yìí engineer ẹ fi eléyìí náà ṣe.
2: Bàbá mi èmi náà ti lẹ́rìí Olúwa ṣeun o. Emi omo ijo yin lori afefe ati 2021 ni mo ti gbo ipe yin ti mo de ti darapo mo yin ti mo ti n gbo gbogbo te ba ni ka se ni mo n se ati igba na laye mi ti n yira ni gbogbo igba ni ose to koja te so wipe a ma ni eri ta ma ri owo emi na ri owo aburo mi kan o ta mi lore ifa mi ti expect rara o fun mi ni 110,000 eyin igba yen na ikan ninu omo mi to ti n wase lati bi last year Olorun ba mi pese ise fun ni ose to koja yi emi na leri o ese o baba mi.
0: Pẹpẹ yọ pọmọ lọla nwema holy communion service pẹlu ise dupe je mo fe le se lo.
1: Baba mi e kaaro Olorun mi se ni Olorun ojiji se ni lore o ore nla Olorun ojiji se ni o inu ipe yin Olorun ra moto fun mi. Àwọn ọmọ mi ra mọ́tò fún mi. Ọlọ́run lu àwọn ọmọ mi láti ra mọ́tò fún mi. Ọlọ́run tún kọ́lé fún mi. Inú mi dùn, ayọ̀ mi kún. Tí bá ti lọ sọ́dọ̀ wọn báyìí, wọ́n máa fún mi lówó ni 100,000, 50,000. Bẹ́ẹ̀ ni mo sọ́dà mẹ́wàá mi. Bẹ́ẹ̀ ni tí bá tún ṣe kọ̀ǹgẹ́ àwọn ọ̀rẹ́ àwọn méjì kan nu wọn. A ní oyè àmọ́ mi mú Aza yín wá. A bá send you, send 50,000, a send 100,000. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ń ṣe mí lóore o. Mo ń tajà nínú ṣọ́ọ̀bù. Bẹ́ẹ̀ ni mo ń tà. Nígbà tí ẹ gbàdúrà tẹ́ni pé àwọn alálẹ̀ ẹ ká gbàdúrà àwọn alálẹ̀ nígbà tí mo lọ sọ́dọ̀ àwọn ọmọ mi tán bímọ tí mo dé ọjà yẹn ò yá bí ti tẹ́lẹ̀ mọ̀ ni mo á ní mo fẹ́ kúrò ṣọ́ọ̀bù yọkọ mi bá ní à pé kí n má kúrò pé ájò ni kí n lọ ṣe pé bí a mìíràn pé àwọn alálẹ̀ wà ní wà ládùúgbò yẹn pé bí a ìkú ni kí n máa wọ́n. Ìjọ tẹ bọ́ sọ bẹ́ẹ̀ yẹn ìjọ kejì ẹ̀ tí máa gbọ́ program láàárọ̀ òun lẹ gbàdúrà pé àwọn alálẹ̀ pé ká máa gbé fóònù wa sínú yàrá kọ̀ọ̀kan àti sínú ṣọ́ọ̀bù ẹsẹ̀kẹsẹ̀ tí máa gbàdúrà yẹn tó bá tó máa tó 5 minutes mo bẹ̀rẹ̀ sí ní ta padà. Ọlọ́run ń ṣe mí lóore o.
0: Nice ìsáì mọ́ bínú mi ò nílé bọ́ gbé tiẹ̀ tán ẹjẹ̀ mọ́ lọ wọ́n ti ṣẹ́jú sí mi gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run dìde ńlẹ̀ wà náwó sókè olúwa ṣe mí lóore. Ọlọ́run gbogbo ẹni tó dìde tó gbàdúrà yìí ṣe wọ́n lóore in the name of Jesus Christ. And kó tó dalẹ̀ testimony rẹ̀ yọ jáde àtọmọdé àtàgbà ìrúbọ olúwa ṣe mí lóore ni kò rú láàárọ̀ anything ni ó fi sí ká mọ̀ sí rí ẹnikẹ́ni tí ò ní fi nǹkan kan sí èyí tẹ́ ẹ ní ìdá mẹ́wàá yìí náà ṣáfù sàn ìdá mẹ́wàá rẹ̀ fi nǹkan kan tí Ọlọ́run ṣe mí lóore. Ntọ́ bá mú ọgbọ́ ìròyìn ayọ̀ ó di dandan kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ kó ṣẹlẹ̀ láyé rẹ̀ egbe yo yin pade mi nisin lori YouTube, TikTok ati Facebook ki n kan kan ti won ni ki n ka si ko to di pa bere si nlo a tun gbe sinu irimoju mola a n gbe bo ni Wema ni church lola isin meji ni to ba convenient fun yin be oh account number church ni 1966 36 38 73 e tun pe 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International New Gbeja the account number church ni bi yin oba wole elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International New Gbeja the First Bank ni yen gbogbo eyan omo Olorun ti won bi loni e kunle adua mi fun gbogbo eyin ti won bi loni ti won bi loni te mark wedding anniversary ateyin te sojo obi ni pe o tun si ase ti mo ninu aye lagbara Olorun aye re o wa bere si da si bayi ire Olorun lo si fi da si ire ni oso di pupo laye in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary God bless you and you can mo bese a testimony e je ki o loud ko neat lori number it is well with you 080 88 71 65 66 e send the message ire atanu ko ba yin e je mo lori Facebook you are blessed it is well with you
3: I like it
4: If you like the music we play for you,
5: that means we do it right.
4: We are Simple Like That.
3: I like it.
4: Super FM.